gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù ní àkókò yìí lọ́mọdé lágbà mo kíyín tológun tológun mo ń kíyín tẹlẹ́sọ̀ọ́ tẹlẹ́sọ̀ọ́ mo ń kíyín lónìí ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2026 lónìí sátọ̀dé ọjọ́ àbámẹ́ta kí n tó bọ́ sórí Facebook, YouTube àti TikTok pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ láàárọ̀ yìí à ń dì pẹ̀lú ọkọ ẹ̀mí. Níwọ̀n ìgbà tí ẹ wà kí ìwà lásán gbogbo ilé ni mo kí good morning sir good morning ma how are you and how was your night. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ó dìde ńlẹ̀ mo fẹ́ ká lọ síbi pẹpẹ ìkan nínú àwọn ọjọ́ tó lápẹẹrẹ today is 10-10 ẹni 10-10 ọjọ́ pàtàkì pàtàkì àmọ́ fẹ́ kẹ́ ju ọwọ́ yẹn sí bàbá mi bàbá rẹ̀ gbogbo lẹ́dà níbo lẹ wà mo gbọ́ létí mi ni ẹ ṣe fi òní dá májẹ̀mú bí èmi ọlọ́run bá fa bíbọ̀ ọjọ́ tí n bá fa bíbọ̀ mi sẹ́yìn ọ̀pọ̀ yín lẹ ò rántí òní tẹ ó dúpẹ́ òní ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá olúwa ní ká fi wọnú májẹ̀mú gbogbo lé máa fún yín ní instruction méjì sí mẹ́ta kó tó di pé máa kú ò nínú program tí mo wà nú ẹ̀yìn so gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ já lọ síbi pẹpẹ ẹ ṣe dọ̀bálẹ̀ kẹ yí ká ọ̀tún kẹ yí ká òsì pé bàbá mi mo gbé ọ̀gà olúwa sọ bẹ́ẹ̀ mo gbé ọ̀gà o olúwa èmi gbé ọ̀gà o.

orúkọ Jésù. Bíbélì ní ní ọjọ́ òní báyìí tẹ́ńtẹ́ tí àwọn ọmọ Ísíráẹ̀lì sinmi lọ́wọ́ àwọn ọ̀tá wọn, wà kígbe lókè ní ìgbà márùn-ún, máa sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, máa sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, máa sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, máa sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi, máa sinmi lọ́wọ́ àwọn ọ̀tá mi. Ẹgbọ́n tó sọ, ó ní tí wọ́n sinmi lọ́wọ́ àwọn ọ̀tá wọn, àti oṣù tí ìbànújẹ́ wọn di ayọ̀, oṣù tí ìbànújẹ́ wọn di ayọ̀ mọ́ mẹ́kúnlẹ̀. Èjì amálábádú ṣe tọ́ba haladash ni ọ̀mọ̀rú ìbànújẹ́ ti ń bẹ lára rẹ̀. Bọ̀gbọ́ òun Olúwa lẹ́nu mi fi agbára sàmí, ìbànújẹ́ rẹ̀ látòní ìlọ tó jẹ́ tẹ́ntẹ́n yóò di ayọ̀. Ẹ kígbe ìwọ ìbànújẹ́ mi, ọya di ayọ̀ dayọ̀ dayọ̀ dayọ̀. Ìyẹn túmọ̀ sí pé nínú oṣù kẹwàá yìí, Olóhùn bá ń gbọ́, mi ò fẹ́ mọ bí ìbànújẹ́ yẹn ṣe pọ̀ tó. Bíbélì ní oṣù ni ó dayọ̀. Wá gbọ́ ìtọ́sọ tẹ̀lé. Àti ọjọ́ ọ̀fọ̀, Bíbélì ní ó di ọjọ́ rere, kí wọn kí ó lè sọ wọ́n di ọjọ́ àsè. Bínú mi ìbá ṣe dùn tó, tó o bá lè gbọ́ràn, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, bó o bá lè gbọ́ràn yóò dùn mọ́ mi jù. Lọ́mọdé àti lágbà, because Olúwa fún wa ní instruction lónìí 10-10, ẹ sọ pé 10-10. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí Facebook, YouTube àti TikTok, ẹ sọ pé màá gbọ́ràn. Today is 10-10. Ẹnìkan ní kí ni gbọ́ràn bẹ̀? Bó nínú mi ó ṣe dùn tó, kó o so oúnjẹ tó o fẹ́ràn lónìí àti ní ọ̀la. Ẹ wà gbé oúnjẹ wá sí chọ́ọ̀chì ní ọ̀la, wà á kàn wẹ nìkan sùnsùn. O lè sóúnjẹ fún, o lè fún lówó, o lè ràn lọ́wọ́ níwọ̀n bá bó bá ṣe mọ. A sì ṣe nǹkan fáwọn tálíkà náà. Èmi gan fúnra mi, mo ti ní àwọn èèyàn tí màá mọ̀ fojú sùn. Mo ti fojú sùn àwọn kan ní first service, ní ìṣe àwọn ọ̀dọ́ láti ọmọ ọdún mẹ́tàlá sí ọgbọ̀n ọdún. Bẹ́ẹ̀ náà ni màá ṣe nínú ìsìn àwọn àgbàlagbà ní ọ̀la ní ọjọ́ Sunday. Ẹ̀mí Ọlọ́run ó ní kí n ṣe nǹkan kan. Randomly ni màá mú tèmi, bọ̀ kì í ṣèmi gangan ló gbèrú báyìí. Àtọmọdé àtàgbà, èmi náà bí n bá ní ose nǹkan mò ń ṣe o, mo rò pé èmi náà máa ń gbọ̀n wàásù lásán. Bíbélì ní kì í ṣe olùgbọ́ tàbí olùsọ láòdáláre bí ò sí olùsí ọ̀rọ̀ náà. So a sọ oúnjẹ kan ọjẹ lónìí báyìí, irú oúnjẹ tó fẹ́ràn. Tó bá tún dọ̀la, ó tún sọ oúnjẹ kan. Kì í wá ṣe wọ nìkan lọ́jẹ, according to in tó ṣẹlẹ̀ ní ọjọ́ wọn ni, ó ṣe fẹ́lò míì, ó sì ṣe tálíkà kan lóore sí méjì. Ẹnìkan ní kí n mọ̀ ń gbọ́, farabalẹ̀ mọ̀ ń bọ̀. Ó ní kú ni òní yóò jẹ́ ọjọ́ àsè àti ọjọ́ ayọ̀ àti ọjọ́ tí olúkúlùkù ó fi ìpín oúnjẹ ránṣẹ́ sí ẹnì kejì rẹ̀ àti ẹ̀bùn fún àwọn tálíkà. Nǹkan mẹ́ta tí mo fi ṣe lónìí nù. And wá béèrè nǹkan kan tó o bá fẹ́ tó nípọn tó o fẹ́ rí kó tó di ìwòyí tẹ́ǹtẹ́ ọdún tí ń bọ̀ tí Jésù bá fa bíbọ̀ ìsẹ́yìn. Ìwọ tó wà lórí àìsàn yẹn tí ẹ ń sọ fún ọ, tí ẹ ti fún ọ lẹ́tà pé wà á kú, ó ṣe sọ Olúwa tó o bá lè jẹ́ rí tẹ́ǹtẹ́ ọdún tí ń bọ̀, màá gbé gba ọ̀pẹ, béèrè nǹkan kan tó o bá ti wá ṣe tán, àná ìtúrọ̀ tí mo fún yín wà wá fi sàmì sórí rẹ̀. Ẹnìkan ni ẹ come again, kò ṣe. Bó nínú mi ó ṣe dùn tó, kó o so oúnjẹ tó o fẹ́ràn lónìí àti ní ọ̀la. Ẹ wà gbé oúnjẹ wá sí chọ́ọ̀chì ní ọ̀la, wà á kàn wẹ nìkan sùnsùn. O lè so oúnjẹ fún, o lè fún lówó, o lè ràn lọ́wọ́ níwọ̀n bá bó bá ṣe mọ, a sì ṣe nǹkan fáwọn tálíkà náà. So a sọ oúnjẹ kan ọjẹ lónìí báyìí, irú oúnjẹ tó fẹ́ràn. Tó bá tún dọ̀la, ó tún sọ oúnjẹ kan. Kì í wá ṣe wọ nìkan lọ́jẹ, according to in tó ṣẹlẹ̀ ní ọjọ́ wọn ni, ó ṣe fẹ́lò míì, ó sì ṣe tálíkà kan lóore sí méjì. Ègbé ni fẹ́ tó wí tí Ọlọ́run kò wí, because ohun tí Ọlọ́run sọ pé òun fẹ́ dánwò fún ọ, ó ti ní oṣù kẹwàá, àwí oṣù kẹwàá, bó ṣe sọ yẹn yóò jà sí ayọ̀ àti àríyá, inú dídùn ló ń jẹ́ bẹ́ẹ̀. Bí n bá ti gbọ́ nǹkan gbà pé mo gbọ́ ni, ọ wá ní kó o kúnlẹ̀ tó o bá ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ọ wà ní Olúwa bó o bá fa bíbọ̀ rẹ sẹ́yìn kó tó di tẹ́ǹtẹ́ ọdún tí ń bọ̀, mo fẹ́ rí nǹkan báyìí. Ẹ ti sùn mọ̀mọ́ mọ̀mọ́.